ogun ìjọba rẹ̀, ó sì máa sọ nípa agbára rẹ̀ láti mú àwọn ènìyàn wọ agbára rẹ̀ àti ẹ̀wọ̀n ogun ìjọba rẹ̀. Ìjọba ayérayé ni ìjọba rẹ̀, yóò sì máa wà láti ìrọ̀ dé ìrọ̀. Olóòótọ́ ni Olúwa.